ẹṣeun ẹkásán gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa lórí ètò ní ọjọ́ ìtìní ní ọjọ́ ìní ti ń sọjọ́bọ̀ ojúmọ́ kẹrin nínú oṣù kẹfà ọdún tamọ̀ sí oṣù òkúdù ọdún ẹgbàá ò lé mẹ́rìndínní ọgbọ̀n mọ́ kí n pé ẹkú dédé wò yìí ẹ wá kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí aago mẹ́ta ti kun ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ojúlé sẹ́wà ọmọ yín àbúrò yìí tí a mọ̀ sí michelle dosunmu ní orúkọ mi arákùnrin wa tí a mọ̀ sí àgbàlagbà castero àwọn ni wọ́n bẹ ní orí ẹ̀rọ fún wa àwọn ìlànà àwọn èrò ìmúlò kan tí mo láǹfààní láti fi tó wa ní etí ni àwọn wọ̀nyí ẹni tí ń ṣe ààrẹ olùdá rọmi adéwàdá yìí tún tẹ̀síwájú lórí ìrìn àjò rẹ̀ jẹ́rẹ́ bákan náà ni ní ẹ̀yìn tí ó ṣe ìpàdé àwọn aláṣẹ ìjọba tán ní ọjọ́ àná ni ó fi lọ ní ilẹ̀ tógó ibi tí wọ́n gbà pẹ̀lú ẹ̀yẹ a ó tún wá ṣàlàyé lórí èyí tí ń ṣe ìgbésẹ̀ àní ìpinnu àwọn ìjọba ní ọjọ́ àná pé gbogbo àwọn obìnrin ní ojúlé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ní ojúlé ẹ̀kọ́ kẹfà fi lọ ní ìpàdé tá ń pè ní terminal wọn ò ní san owó wọlé mọ́ a ó ṣàlàyé nípa rẹ̀ a ó tún ṣàlàyé lórí ìdánwò tí a mọ̀ sí bpc pé ìwé tí a mọ̀ sí français ìdífàṣe ni wọ́n fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní ọjọ́ ajé tó ń bọ̀ a ó tún wá ṣàlàyé lórí èyí tí ń ṣe bákan náà lórí ètò jẹ́ nípa ìṣekúṣe lórí àwọn wáyà iná mọ̀nàmọ́ná ẹni tó jẹ́ ọ̀gá àgbà tí mojútó apá yìí jẹ́ ó ṣe àlàyé díẹ̀ fún wa lórí rẹ̀ wọ́n yìí ní àwọn ìlànà àwọn ìròyìn tá a fẹ́ lọ nípa rẹ̀ ẹ bá wa lọ ó ti yá o. wọ́n dá mọ kí n lẹ́kàn sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ sí ní ẹsẹ̀ wá kábọ̀ síbi àkànṣe àwọn ìròyìn tí a san ọjọ́ ìní bí a ṣe wí àní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwọ́de ẹni wa àwọn ojúlọ tí a mọ̀ sí rọmi adéwàdá yìí jẹ́ ó tún tẹ̀síwájú lórí ìrìn àjò rẹ̀ ibi tí ó gbé lọ ní ọjọ́ ìní ní ìlú côte d'ivoire láti pàdé ẹni wa àwọn ojúlọ tí alákejì rẹ̀ tí a mọ̀ sí alassane ouattara jẹ́ nínú àwọn ètò yìí ìpàdé yìí fún ètò ìforíkorí fún ètò ọrọ̀ ajé àní ní pàtàkì fún àwọn iṣẹ́ tí wọ́n lè mú láti mú ṣe lọ́dẹ̀dẹ̀ ilẹ̀ benin pẹ̀lú ilẹ̀ côte d'ivoire pàtàkì wọn tún wá sọ̀rọ̀ lórí ètò ìdábòbò tó jẹ́ pàtàkì ní gbẹ́gbẹ́lẹ̀ yìí kí wọ́n sowọ́pọ̀ kí wọ́n lè fi ní ìdábòbò lẹ́yìn ìgbà tí ó kù ní ilẹ̀ nàìjíríà lọ́wọ́ lọ ní ilẹ̀ niger tó wá lọ ní burkina faso lọ́wọ́ lọ ní togo ní ọjọ́ ìní ó ti wà ní ìlú côte d'ivoire pẹ̀lú ẹni wà mọ́jìlọ tí a mọ̀ sí alassane ouattara láti fọ̀rọ̀ jomi tó ọ̀rọ̀ lórí ìdàgbàsókè orílẹ̀-èdè méjèèjì jẹ́ tí wọ́n gbà pẹ̀lú ọyà àbò ṣètò àti bí ó ṣe yẹ lákan náà ní ọjọ́ àná ẹni ní kété tí wọ́n parí ìpàdé àwọn aláṣẹ ìjọba ló mú ọ̀nà ilẹ̀ togo tọ̀ tó fi lọ tó jẹ́ pé ọlọ́rí ẹni wà wọ́n jùlọ tí a mọ̀ sí fọ́ yasíngbé tí wọ́n gbà gidigidi jẹ́ ó ṣe lálàyé ní àsìkò wọ́n ṣe lálàyé ní àsìkò yìí pé àwọn orílẹ̀-èdè méjèèjì wọ́n ní láti sowọ́pọ̀ fún ọ̀nà akútọ́nu lọ sí ilẹ̀ lomé sí ìlú lomé jẹ́ ó jẹ́ nǹkan pàtàkì lápá jùlọ ìtàn tó ń bẹ láàrin ilẹ̀ benin pẹ̀lú togo ọjẹ́ ìtàn kan tó lágbára láti ìgbà àtijọ́ jẹ́ àwọn ọ̀gbọ́n jẹ́ kí ìtàn náà kí ó parẹ́ kí ọmọ ìyá ọmọ babalájẹ́ ó yẹ kí a sowọ́pọ̀ lórí ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àbí bẹ́ẹ̀ lọ ìdábòbò àti ìtẹ̀síwájú nípa ètò iṣẹ́ ṣíṣe àti pẹ̀lú ìfowówọlé lọ jẹ́ ohun tí wọ́n mú sọ nínú ìpàdé náà ní ilẹ̀ togo lọ́hùn-ún pé ohun yìí jẹ́ ohun kan tí ọgbọ̀dọ̀ múnádóko bákan náà ni lórí ilẹ̀ togo gẹ́gẹ́ bó sì wà sí ilẹ̀ benin jẹ́ ilẹ̀ kan tí wọ́n sọ mọ́ra wọn ọmọ ìyá ọmọ bàbá ni a jẹ́ ló jẹ́ ohun tí arígbó látẹnu àwọn wọ̀nyí lórí ìpàdé tí wọ́n ṣe ní ọjọ́ àná ẹni wa àwọn jùlọ tí a mọ̀ sí wàdà yìí rumi adé pẹ̀lú fọ́yàsíngbè ti ilẹ̀ togo oríire fún àwọn ọmọ wa tí wọ́n ṣe àwọn obìnrin tí wọ́n wà ní ojúlé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ní ojúlé kẹfà tá a mọ̀ sí cgm fi lọ ní terminal wọ́n ní nínú ìpàdé àwọn aláṣẹ ìjọba tó wáyé ní ọjọ́ àná ibi tí wọ́n gbèrò láti jẹ́ kí gbogbo àwọn obìnrin pátápátá kí wọ́n máa lọ ní ojúlẹ́kọ̀ọ́ láti kẹ́kọ̀ọ́ kí wọ́n ní ìmọ̀ nítorí èyí kò sẹ́nìkan láàrin wọn tí ó sanwó lọ́fẹ̀ẹ́ ni wọ́n máa lọ tí wọ́n máa lọ ní ojúlẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ní ojúlẹ́ kẹfà lọ ní ojúlẹ́ tí a mọ̀ sí terminal ní gẹ́gẹ́ bí ìgbésẹ̀ nínú àlàyé ẹni tí ń ṣe agbọ̀rọ̀sọ ìjọba ẹni wà mọ́jọ́ tí a mọ̀ sí lẹ́nu gbèjì ó ṣàlàyé lórí ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n mú sí nínú ìpàdé ohun tó sọ̀rọ̀ lórí owó bíi ẹgbàá

ẹnigbà tí ìdágìrì bá bọ́ nìkan nípa ètò yìí tó dùbí àìsàn pé kò ní sí pé pé kí ọgbà ní owó kí ọmọ owó dání kí ó tó lọ ní ojúlówósàn kí wọ́n tó ṣe ìtọ́jú rẹ̀ ìtọ́jú àkọ́kọ́ náà wọ́n gbọ́dọ̀ ṣe bó ṣe tó àti bí ó ṣe yẹ kí wọ́n tó rò sí ètò owó gbogbo rẹ̀ ni àwọn sọ̀rọ̀ sí nínú àwọn ètò yìí tí wọ́n ti fi owó sílẹ̀ jẹ́ tí wọ́n láti fi owó sí àní gbogbo àwọn èlò tí wọ́n láti máa lò fún ohun yìí wọ́n gbẹ nínú rẹ̀ pátápátá pẹ̀lú ibi tí ẹnitọ̀hún gbọ́dọ̀ gbé kí ó fi gba ẹ̀tọ́ ètò ìwòsàn yìí ni wọ́n sọ̀rọ̀ sí nínú ohun kan náà jẹ́ nínú ìtẹ̀síwájú wa ni wọ́n tún ṣàlàyé lórí ètò ìdárapọ̀ pamọ́ sí social pẹ̀lú èyí tí ń ṣe ìgòkègbodò jẹ́ àbí ibi tí a lè máa gbé gbaradì gẹ́gẹ́ bí àwọn ilé tí lẹ́yìn ìgbà tó lọ rìn àjò jẹ́ ó máa sùn ó máa gbé tí ó yóò máa ó wà nínú ìdẹ̀ra gbogbo ohun ìná ni wọ́n sọ̀rọ̀ sí ó bí ẹgbàrún lọ́nà ẹgbàrún mẹ́wàá ni wọ́n fi sí ètò ohun ọ̀gbìn gẹ́gẹ́ bí èyí tí ń ṣe òótùtú ráìsì pẹ̀lú sójà àwọn ọ̀gbẹ̀ wọn láti fi owó kún fún gbogbo àwọn ohun yìí kí ó lè rọrùn fún wọn kí àwọn aláàkẹ́ wọn lè máa jẹ èrè bó ṣe tó àti bí ó ṣe yẹ jẹ wọn lẹ́nu ba eléyìí tí wọ́n sọ̀rọ̀ sí lọ́lọ́kan ọ̀jọ̀kan pé àwọn ọ̀gbẹ̀ pẹ̀lú wọn láti ní ìrọ̀rùn kí wọ́n fi owó kún òótùtú yẹ ráìsì pẹ̀lú sójà kí wọ́n ṣe àtìlẹyìn wọn fún ìdàgbàsókè ètò ohun ọ̀gbìn yìí wọ́n jẹ́ ohun tí wọ́n mú sọ nínú ìpàdé bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ ó dá lórí èyí tí wọ́n sọ di ọ̀fẹ́ fún àwọn obìnrin ní àwọn ojúlé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ní ojúlé kẹfà lọ ní ìpàdé tá a mọ̀ sí tẹ̀mínàlì yìí ọ̀pọ̀ láàrin wọn ni wọ́n sá láàrin àwọn aráàlú ni a fi ọ̀rọ̀ tàbí wọ́rọ̀ lẹ́nu wọn tí a gbọ́ bí ohun ẹ̀dùn ọkàn ẹnu kọ̀ọ̀kan jẹ́ àwọn mìíràn wọ́n ṣe lálàyé pé ohun dáadáa ni ṣùgbọ́n eléyìí ti wà láti ìgbà àwọn ọlọ́dẹ àtijọ́ bó ní yáyì ni àwọn sì ń gbèrò pé gbogbo àwọn ọlọ́dẹ pátápátá gbogbo àwọn ọlọ́dẹ pátápátá tí wọ́n láti gba ọlọ́dẹ ìbẹ̀nẹ̀ kí wọ́n tẹ̀lé ipa yìí kí wọ́n sì ṣe ju ohun tí wọ́n ti ṣe nígbà àtijọ́ lọ yóò jẹ́ ìdùnnú fún àwọn gẹ́gẹ́ bí àwọn ètò jẹ́ wọn ní òun náà ó jẹ́ ohun ayọ̀ fún ìtẹ̀síwájú àwọn obìnrin àwọn mìíràn wọ́n sì ní kí ni tó fà tó jẹ́ pé àwọn obìnrin nìkan ni wọ́n máa ojúlẹ́kọ̀ọ́ wọn máa sọ dọ̀fẹ́ àwọn ọkùnrin kọ́ bàbá kí wọ́n ṣàkàwé pé bí wọ́n bá ní àwọn ọmọ nínú ilé tí òun ṣètọ́jú àwọn obìnrin tí ọ̀wá ṣe tí ọkùnrin ǹjẹ́ ọ̀fẹ́ fa ọ̀tánù ọ yẹ kí a mú un dọ́gba torí ọmọ ọmọlọmọ ń jẹ́ ọ yẹ kí wọ́n mú un dọ́gba ìbálẹ̀ jẹ́ ọkùnrin àbóbìnrin kí ìjọba ní ọjọ́ bá jó kí wọ́n mú un dọ́gba kí àwọn náà kí wọ́n bẹ̀rẹ̀ sí kí wọ́n sọ di ọ̀fẹ́ gẹ́gẹ́ bí èyí tí wọ́n ṣe fún àwọn obìnrin kí wọ́n ṣe irú bẹ́ẹ̀ fún àwọn ọkùnrin náà yóò jẹ́ ìdùnnú arábìnrin kan wá ṣe àlàyé ó ṣàkàwé lórí àdọ́bìnrin kan tí a wọ̀n sí dègbé michelin tí gbogbo ohun tí ìbálẹ̀ ṣe ń jẹ ni àbí ẹ̀wù ni àbí gbogbo ohun tí wọ́n lò ni wọ́n rà fún un ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ jẹ́ ẹ̀pọ̀ òbóró ó ṣàlàyé nípa rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe tó àti bí ó ṣe yẹ jẹ́ ó yẹ kí wọ́n ṣe ìtẹ̀síwájú nínú ohun náà fún ìrọ̀rùn àwọn òbí nínú ìtẹ̀síwájú wa jẹ́ alátìfitọ́ anetí ní àsìkò yìí pé ní ìdánwò tó ń bọ̀ ti àwọn tí wọ́n lọ ní ojúlé ẹ̀kọ́ tá a mọ̀ sí tí wọ́n lọ ní ìdánwò tá a mọ̀ sí BPC ìwé ti fa ṣe wọ́n ó bẹ̀rẹ̀ ní àkọ́kọ́ gẹ́gẹ́ bí ohun tí a rí bọ́ ní àsìkò yìí ní ọjọ́ ajé tó ń bọ̀ àwa rí olùkọ́ ní ojúlé ẹ̀kọ́ àlùbáríkà tá a mọ̀ sí mariano ntán tó ṣàlàyé fún wa ní àsìkò yìí pé lẹ́yìn ìgbà tí ó bá ti gba ìwé náà ó gbọ́dọ̀ fi àsìkò bí wákàtí bí ìṣẹ́jú márùn-ún kí ó fi ka ìwé yẹn kí ó yé ọ dáadáa ó wàá mọ ipò tí o láti mú nínú ìwé náà kí o lè ṣe é múlẹ̀ tọ́ ǹjẹ́ lẹ́yìn eléyìí ó wà ní ọgbọ́dọ̀ mú ìwé kékeré kan dání ibi tí ọgbọ́dọ̀ máa kọ àbọ̀ sínú rẹ̀ èyí tí ó máa kọ kí o tó wá kọ nínú ìwé tí ìjọba gbé fún ọ tí ó dáa ǹjẹ́ ibẹ̀ ni ó kọ ní àkọ́kọ́ kí o tó wá kọ sínú ìwé ńlá ló jẹ́ àlàyé tí wọ́n ṣe fún wa wọ́n ṣe fún àwọn ọmọ yìí kí wọ́n ní àkíyèsí sí ohun náà lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gba ìwé kí wọ́n má ṣe kánjú kí wọ́n má ba kánjú kí wọ́n fi pẹ̀lẹ́tù kí wọ́n fi ka ìwé náà tó yé wọn kí wọ́n tún bẹ̀rẹ̀ rẹ̀ ǹjẹ́ ó jẹ́ ohun pàtàkì ó dá láti lọ síbi ìparí ìròyìn àṣà ọjọ́ ìní ẹ ó ṣe àkíyèsí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ba àwọn ohun tí ìjọba ṣe fún wa ní pàtàkì ojúlé iṣẹ́ iná mọ̀nàmọ́ná tá a mọ̀ sí ẹ̀sùn tí wọ́n ṣe fún wa tí wọ́n ń bà á jẹ́ wọ́n ó lọ láti jẹ́ kí wọ́n wọ́ àwọn igi iná àbí wáyà iná kí wọ́n bà á jẹ́ àbí kí wọ́n jalè rẹ̀ irúfẹ́ àwọn ohun báwọn ni ǹjẹ́ ó ń fún wa ní àdánù gidigidi ní ọlọ́dẹ wa ní pàtàkì ní àwọn àdúgbò bí wọ́n bá ṣe irúfẹ́ ohun báwọn ni

0: ti amọ daju ko aduwo yen ko si ko ni si na fun won gbogbo awon ti won sowo ti won sowo ina nibe won padanu ko da won le ba lo fun ose kan ki won ma ba ri ina adan lo ma nje fun won je o ye ki ru ba won ni ki leyin ba ta ba ti ri bi fe won ni ka ma je ki won ka ma bu won gbo ki won mo benu atelu eleyi tori pe ohun ti ijoba o sowo nla nla to nse fun wa ki awon mi na ki won lo ma ba je ki won ma jale re o je ohun to buruju ṣugbọn arakọrin wa yi ti a mọ si parten afo to je oga agba osara yi nipa re pe be ba ti ri ohun bawun ni ki a ma fi to won ni eti lati je ki won ma mu awon won yi ki won ma benu atelu gbogbo awon ti ina ogbile ta mana mana nlo won ni aworan ti won ko sinu re ni bo ba ti ri nibi kan won ma mo pe ti ojule ise ina mana mana ni je ki a se akesi lori ohun ti a se si awon waya yi ki a ma ba padanu opolopo ohun ti a ma n se o je ohun ti arakọrin wa ti a mọ si paterna fo ti ojule ise ina mana mana ti a mọ si sb fi to a ni eti lori ohun yi ibi ni a o mu iroyin tojo teni gunle mo ki n pe eku igbo wa je mo se alaye lori iri ajo lọpọlọpọ ti aarẹ orilẹ wa orimiyadi wa dayi ni ọjọ ni bi a se n sọrọ lọwọlọwọ o n bẹ ni cote d'ivoire ni ọdọ ẹni wa mojulọ ti a mọ si alasani watara bákan náà ni wọn gbà ni ilẹ̀ togo ni ọjọ́ àná lẹ́yìn ìgbà tí ó parí ìpàdé àwọn aláṣẹ ìjọba tán ní orílẹ̀-èdè benin àwọn sàlàyé bákan náà lórí ọ̀fẹ́ tí ìjọba rò sí àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ ti obìnrin jẹ́ àṣàlàyé nípa rẹ̀ ẹ̀kọ́ èyí tí ń ṣe ìdánwò tí a mọ̀ sí bpc wọn ní ìwé ìfàṣe lórí rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ní ọjọ́ àkọ́kọ́ ní àkọ́kọ́ ní orílẹ̀-èdè benin lápapọ̀ kí àwọn ṣe àkíyèsí lórí ohun yìí ẹ̀ tàbí pàdé àwọn ètò náà lọ́jọ́ ìṣekúṣe lórí wáyà iná mọ̀nàmọ́ná tí a gbọ́dọ̀ ṣe àkíyèsí sí bí ẹnìkan bá fi orí ìwà báyìí bí wọ́n bá tẹ̀ pàṣẹ tí kò yẹ ni a fi na ẹni tọ̀ ọ̀hún ibi ni a ó mú ìròyìn tọjọ́ tẹ̀lé gúnlẹ̀ mọ́ kí n pẹ́ ẹ ku igbọ́ wa ní orúkọ tèmi ọmọ yín àbúrò ta mọ̀ sí michel dosumu alàgbà wa ti a mọ̀ sí agbalaka castro àwọn ni wọ́n bẹ ní orí ẹ̀rọ fún wa ìpàdé ní ọjọ́ alẹ́ ní alẹ́ ní aago mẹ́sàn-án kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ire àti ẹ̀kọ́ máa bá wa gbé ó dìgbà díẹ̀
1: toujours plus proche de vous. Fraternité FM 96.

ìdí èyí ó mọ̀ ṣe ń dúpẹ́ tèmi. Ìdí èyí ó mọ̀ ṣe ń dúpẹ́ tèmi. Bẹ̀rù bá sọ pé ṣe bí yóò gbà mí dandan ni. Bẹ̀rù bá sọ pé.

0: ní ìbá fún ọlọ́run bàbá wa tí wọ́n ṣe sùmánù màjèèdì bàbá eléyesu tí ẹnẹ́pọ̀ ní sálámà lẹ́ẹ̀kan ọlọ́run fi àkókò yìí ọlọ́run kí ara tiwọn fún gbogbo sísáré sọ́tún tó sì àárẹ̀ agara òní dá ní ọjọ́ tí ò ní ó fẹ́ wò láti dúpẹ́ fún àǹfààní tí ọlọ́run fún òun ní àkókò yìí ìyàwó pẹ̀lú àwọn ọmọ ìpè ọlọ́run aláàánú kó máa jẹ́ kí àbò rẹ̀ tí ó dájú kó máa lórí wọn ìyá àti ohun àlájà ọlọ́run kí àwọn pẹ fún wa ó lágbára tí olúwa àwọn ẹ̀gbọ́n àbúrò lọ́kùnrin lóbìnrin àwọn ọ̀rẹ́ àwọn àgbààgbà àti àdúgbò títí ru akínyìn gbogbo ẹ̀yìn tó jẹ́ pé ẹ wá láti já èṣù ní ọ̀dọ̀ ti àwọn ni kódà àwọn kí ní ọjọ́ tí ò ní pẹ́ kú bí nǹkan ṣe ń lọ gbogbo ìdílé kùlíbàlì tilẹ̀ bínú lápapọ̀ àdúpẹ́ fún ní ọjọ́ tí ò ní o pàtàkì fún ẹ̀yìn tó jẹ́ pé ní àwọn ayẹyẹ ìnáwó lọ́kàn ọ̀jọ̀kan ẹ fẹ́ ṣe ìgbéyàwó ẹ fẹ́ ṣe ìsìnkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́gbọ̀n nǹkan wọ̀nyí wọn ni tẹ bá nílò àwọn ohun tí a lè fi ṣe é gẹ́gẹ́ bí àwọn ìjókòó àwọn ohun ìbòrí tí adákùn ní bá a ṣàbí àwọn tébùlù lọ́lọ́kan ọ̀jọ̀kan bẹ́ẹ̀ ni àwọn ibi tí ó jẹ́ pàtàkì tó jẹ́ pé a fẹ́ láti jẹ́ kí a ṣe ní ọ̀ṣọ́ ibi àyẹ̀wò yìí gbogbo rẹ̀ ni wọ́n ń ṣe lọ́lọ́kan ọ̀jọ̀kan tí pé wọ́n wọ́n ní wọ́n ṣe fún yìí bàbá sùmánù màjídì sàlámù àlékún tàbí pé wọ́n ẹ̀tàn láago wọ́n bẹ̀ ní àdúgbò títírú bẹ́ẹ̀ ni wọ́n tún wà ní àdúgbò orítọ̀kọ̀ lọ́hùn-ún àmọ́ná àmà kí ní ojoojúmọ́ fún gbogbo àdúró tí yín wò fún gbogbo àwọn iṣẹ́ fún ìdàgbàsókè àwọn ẹ̀ka rẹ̀ jẹ́ ọlọ́run kò ní yẹ kí ara yé kí ó rí yín gbéṣe ayọ̀ ni ó máa jẹ́ tiyín ìbùkún ni ó máa jẹ́ tiyín olùwà wà pẹ̀lú ìní ọjọ́ tòní bẹ́ẹ̀ ni pẹ̀lú bàbá tí ó ń ṣe bélò jàfàrà ṣàlọ́kọ́ ni ènìyàn ńlá olóhùn fi àkókò láti kí bàbá tí òun bélò razak ní àdúgbò tọkọrú ìyàwó pẹ̀lú àwọn ọmọ bélò bìsíríù ní àdúgbò títíru ìyàwó pẹ̀lú àwọn ọmọ ìyáwa alájà àwáwò ní dàmàgì lọ́hùn-ún àkí gbogbo ẹgbẹ́ àsìkò láyà kíyín ọ̀rẹ́ ohun pàtàkì ajẹ́bíta àlùbáwò ní ẹ̀kọ́jọ́ tí ò ní bẹ́ẹ̀ ni gbogbo ìdílé àwọn àna ìdílé ayédìtàn ti yàwí lọ́hùn-ún ìdílé bàbí ọ̀tún ìlú sáwẹ̀ parakwa kíyín àwọn ọmọ nàfísàtù àdìgún babátúndé rìhìwélátù akín abikempulia marufa ti ya fisa kí o bẹ́ẹ̀ ni àwọn gbogbo ọlá ìyá tẹ́lọ̀ gbogbo ẹtì ẹtì dárúkọ tí àwọn ọmọ ẹ̀tọ́ yẹ pé ẹnìdúró tí àwọn ojoojúmọ́ ojú òní tì abùkún yìí pẹ̀lú abẹ́lò jàfàrò aṣọ́nàkọ́ ní ìlà olóòsìn fi àkókò láti kí àwọn ọ̀rẹ́ pàtàkì tìjàlú mashudi akínyòòyà pẹ̀lú àwọn ọmọ bẹ́ẹ̀ ni marshal akínyìn ẹni wa ti ń ṣe tìjàlú mashudi àwọn pàpọ̀ àwọn náà fẹ́ ní àkókò láti kí abẹ́lò jàfàrò aṣọ́nàkọ́ ní ìlà àwọn ìyàwó pẹ̀lú àwọn ọmọ bẹ́ẹ̀ ni marshal akínyìn ìyàwó pẹ̀lú àwọn ọmọ pàápàá jùlọ alhaji muhammad abdulrasala akínyìn ẹ̀kọ́ ewu ọdún ọdún lẹ́yà tí a ṣe kọjá alhaji misiri ọlọ́run bẹ́ẹ̀ akínyìn olùbàbùkún bàbá wa olùbàbí tọ̀tún ní wàhùn fi kí pé ẹ̀rù ní fi àìsàn lo ìgbà náà ó lọ sí kí ọ̀rẹ́ òun tó pàtàkì àṣepẹ̀rẹ̀ kẹ̀yàwó pẹ̀lú àwọn ọmọ bẹ́ẹ̀ ni bernadette oyinbo ní búrẹ́dì líle bàmà níyàwó alhaji original bẹ́ẹ̀ ni bíyàwó francis akínyìn ìyàwó àwọn ìyàwó pẹ̀lú àwọn ọmọ olóhùn kí bàbá àti òun bàbá wa yusufu tìjà ní nkura àwọn ọlọ́run kí ó ẹ̀rín fi àìsàn lo ìgbà náà ìyá àti àwọn tí wọ́n ń tọ́jú yín ìyá àmòfin wọn ni wọ́n ń ṣe ìtọ́jú àwọn ẹ̀gbọ́n àbúrò tìwọn lọ́kùnrin àwọn àbúrò lọ́kùnrin lóbìnrin ọlọ́run kí ó bẹ́ẹ̀ ni àwọn ìyàwó àwọn ọmọ kí ọlọ́run kọjá kí àbúrò kan máa dájú ní ayé yín bàbá wa alhaji yusuf sule papa àjọyìn wọn làwọn kí yín àwọn ìyàwó ìyá fisu ìyá òré akínyìn lágbára tí olúwa àwọn ọmọ wọn ò níyàn kú lọ àṣẹ fún yín ní ìmísí tí ó péye pàápàá jùlọ olóòfin àkúrẹ́ láti kí bàbá wa àjọbọ pie àwọn ìyàwó pẹ̀lú àwọn ọmọ àjọbọ gabin akínyìn àjọbọ makẹgbẹ ní akínpẹ ẹkọ ọjọ tí ò ní àlàáfíà olúwa abùkún yìí jẹ a máa lọ pẹ̀lú olórí wa tí ó tẹ̀ bàbá ìkó àwọn ni wọn fọrẹ sẹ́yìn fún alákòóyọ.
1: Ẹni kìí ṣọ̀gbọ́n ọdọọdún làárọ̀ ológun bàbá Èkó Mọ̀túndé o. Èmi lọ́mọ àwòdì ọjẹ́.

lọmọ ja gbo nbẹ latayi ta ja nbẹ lẹnu gẹgẹ ọmọ alẹ si lọ yẹ o. Bàbá Èkó mú ti jù yà kọjá Káyọ̀mí Mádàlẹ́ nípa iṣẹ́ orin kíkan ohun Ọlọ́run jọ̀wọ́ mọ̀ pa mí kékeré o. Àsáyé fẹ́mi ju bí mo ṣe lérò lọ, bàbá Èkó ẹ̀rù ń dúpẹ́ o. Ọlọ́run àná Ọlọ́run ẹni Ọlọ́run ọ̀la o Ọlọ́run ọ̀tún la o. Àjọ ìyìn tó fi bò wá Ọlọ́run ọba máma jẹ́ kó dájọ́ ẹ tẹ o. Ọlọ́run ló fún wa láàjọ ẹ̀yẹ, bàbá lókè ló fún wa láàjọ ẹ̀yẹ. Ọlọ́run ló fún wa láàjọ ẹ̀yẹ, bàbá lókè ló fún wa láàjọ ẹ̀yẹ. Làbálábá ni wá ẹ̀gùn mọ̀ láyé.

ẹni kú òjijì ò ní dé bá ẹni kankan ní ọjọ́ tí ò ní ṣe àbájọ kẹfù rẹ kí ẹ kàn sí gbogbo àwọn ìdílé lọ́kànjọ̀kan ní akíní ọjọ́ tí ò ní chef kati báwo ni akíní ọjọ́ tí ò ní bankole fi bẹ́ẹ̀ olọ́wà pẹ̀lú yóò bàbá wa dàrẹ́kítọ̀ àsùmọ́sùlẹ̀ tí wọ́n ti wá ní ìsinmi àfẹ̀yìntì akíní pẹ̀lú ìdílé yín bẹ́ẹ̀ ni a ò ní gbàgbé àwọn tí wọ́n kú ilẹ̀ dí sébastien àwọn ènìyàn akíní kẹ́lẹ́mọ̀tì akíní yóò yẹ kí ọlọ́run àánú nínú inú dídùn yìí ìbànújẹ́ ò ní wọnú rẹ̀ ní àkókò yìí kí ọlọ́run ohun tí ìkọjáde ò ti kọjá ṣùgbọ́n ọlọ́run ni aláàánú oríire olùwàṣe fún ìdílé ní ọjọ́ tí ọlọ́run nígbàgbé yín nínú àwọn ètò ìlànà tí ó ṣe sílẹ̀ fún ọmọ ẹ̀dá bẹ́ẹ̀ ni a fi àkókò yìí bàbá wa mọ́dá ìdílé mọ́dá akíní yóò àkí àlùfáà wa mọ́dá brandon akin ìpẹ́ ẹ̀kọ́ ọjọ́ tí ò ní ọlọ́run a máa fún ní ìmọ̀ pẹ̀lú ìdílé yín lọ́kàn ọ̀jọ̀kan ìpẹ́ ẹ̀kọ́ àsìkò wa gbogbo ìdílé ògúrẹ̀mí akínyín gbogbo ìdílé àtìpà akínyín yóò ìdílé bí àmì akin ìdílé bíyàwó ìyàwó tómàtẹ̀ẹ̀tì báwo ni ẹ̀kọ́ ọjọ́ tí ò ní ìdílé àgbàṣí akin yóò dọ́ka báwo ni ìdílé kòsòní agnes akínyín ìdílé gúsọ́lá gbogbo ìdílé akínyín ọjọ́ tí ò ní ìdílé tàchẹ́ akin yóò ìdílé àgbòkún lágbára tí olúwa olúwa wà pẹ̀lú yín ayọ̀ ayẹnu fún ẹnìkọ̀ọ̀kan gbogbo ẹgbẹ́ ọlọ́run lọ́gbọ́n akin kò sóri michelle ìṣọlọmọ lọ́nà ọmọ jagunjọ ìṣòfowópamọ́ akin masuli ọláyé bẹ́ẹ̀ ni aki dézapé abẹ́pọ̀ lẹ́bàá èkó akin alùpàgbé apọ̀nà ẹ̀rẹ́ àgbẹ̀fidẹ́ pẹ̀lú ìdílé lọ́kọ̀jọ̀kọ̀ ìpè aláàánú kí o dúró tì ní ọjọ́ tí ò ní bẹ́ẹ̀ ni mo fi kí bàbá wa bíbélì kú ṣòro báwo ni tẹ̀mọ́gbọ́ ọlọ́kan láti lè ṣe rẹ́rú fásitì ní akin ní ọjọ́ tí ò ní o a ò sì ní gbàgbé àwọn ẹni bí ẹni tí wọ́n jẹ́ alátìlẹ́ nípa ti àwọn ètò yìí akin bàbá nímọ̀nà ọlọ́run vẹ́sàn akin o láwọn ìtọ́dọ̀ akin ìyàwó abíyọ̀ ìwẹ̀ ti akin ìmọ̀báyá fún gbogbo àwọn tí wọ́n lọ ní àjọyọ̀ ayẹyẹ ẹgbẹ́ ìbílẹ̀ lágbára tí olúwa ohun búburú òní ṣẹlẹ̀ sí ní ọjọ́ tí ò ní kẹlọ́run kó wà pẹ̀lú gbogbo àwọn tí wọ́n débẹ̀ ní àkókò yìí o ẹgbẹ́ ìfẹ́ tayọ̀ akin àwọn náà torí pé wọn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ olúwa kó wà pẹ̀lú yìí o ayọ̀.

alájà fọ́ sẹ́nu mọ̀kì ní ọjọ́ tí ó ní ó pẹ̀lú alájà àwọn ọmọ àlùwà wa pẹ̀lú yíò alájà yẹ mọ̀ ibrahim sílùú akínyìn pẹ̀lú ìdílé yíò ọlọ́run fi sílẹ̀ ní àkókò yìí aláàánú yóò máa bùkún lọ́pọ̀lọpọ̀ ẹ́sípẹ́ alájà akínyìn ní ọjọ́ tí ó ní ó alájà gàmúsà akínyìn àpapọ̀ ìpè ẹ̀kọ́ ọjọ́ tí ó ní gbogbo àwọn tí wọn ṣiṣẹ olùfẹ wa kí n lọkàn ìjọkan àní gbàgbé sumanu majidi baba ẹlẹsù sálámà lè kàtó kí ilẹ kan sí pẹlú ìdílé yìí o ọlọrọ àmàdúró tí yìí o gbogbo olùbọ yìí kò níbi ara yẹnu ayọ ni ó jẹ ti yín gbogbo ìdílé balógun babalọla àfùdá akínyìn o ìpè ọlọrun kó máa fi ààbò tí ó dájú kó fi ṣìkẹ yín ìdílé awé alábí ṣàkíyè náà ìpè ẹkọ ọjọ tí ò ní o ọlọrun kó dé ti ìdílé abiola akínyìn àlàáfíà ni fún yìí o olùwàbùkún yín ayọ.

bẹ́ẹ̀ni a ti ṣe ìbà a ó ṣe ìbà fún ọlọ́run ọba lókè ọba tó dá ayé àti ọ̀run ìjàmọ̀ kẹyìn ẹnìkejì mi wọn ti kí gbogbo pátápátá akínyìn pé ẹ pa àsìkò yìí jẹ́ gẹ́gẹ́ bí àwọn ọmọ kan tí wọ́n bẹ ní kàtó ọwọ́ mi mo láti tẹ̀síwájú nínú rẹ̀ gẹ́gẹ́ bí bàbá wa àwọn jùlọ tí a mọ̀ sí olùfẹsẹ̀ tí wọ́n jẹ́ olùdarí ojúlé ẹ̀kọ́ àdáni tá a mọ̀ sí lẹ́sà sílẹ̀ lókè àwọn tí wọn ti ṣe ìdáwò kéèké kọjá jẹ àkíwọn kí olùdókè wọn èyí tó kù níwájú ọlọrun ọba lókè kò jẹ kí àrùn kọ di ẹnìkọọkan mọlẹ jẹ kí gbogbo àwọn ìjọ ọlọrun ìjọ mi tó dí sí gbogbo àwọn àgbàgbàjọ làwọn kí o jẹ gbogbo àwọn tí wọn ṣe ọmọ ìlú ìkẹmọ pé ìrè àtàyọkọ máa jẹ tiwa àwọn ọmọ akọ wọn làwọn kí àwọn náà pé kí olódùmarè bí kí ẹnìkọọkan gbé wa àlàáfíà kó máa jọba nídìílẹ ẹnìkọọkan wa bàbá wa àwọn jùlọ tí a mọ̀ sí olùfẹsàn àwọn onímọ̀ tọrọ àwòyẹ ọmọ tẹ̀síwájú àwọn sì wá rí bàbá wa àwọn jùlọ tí a mọ̀ sí alhaji agani amusa adondodo ní àdúgbò kan àbí ìfẹ́ olúwa ní àdúgbò kan làgbẹ́ ń bí tí wọ́n gba ojúlé iṣẹ́ láti fi kí gbogbo àwọn tí wọ́n ń bá àwọn ṣiṣẹ́ àwọn dókítà ní àwọn ọmọ iṣẹ́ akínwọn pátápátá o àti kí gbogbo àwọn mùsùlùmí pé ẹ kú ọdún ilé àtàṣe kọjá ọlọ́run ọba lókè kọjá kí ẹ̀mí wa kó ṣe pípọ̀lẹ̀ láyé àti àlàáfíà gbogbo ẹyin tí wọ́n ń ṣe àwọn àgbààgbà ògbó àwọn kí ní àwọn ìyàwó ilé akí gbogbo yín pátápátá bàbá wa tamọ̀ sí agani paul ìyàwó rẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ wọn láwọn kí wọn pé wọn kú àsìkò yìí láti ọ̀dọ̀ bàbá wa àwọn jùlọ ìtamọ̀ sí agani amusa àwọn ni wọn jẹ́ oníwòsàn ní ojúlé-ìwòsàn yẹn tí a mọ̀ sí ìfẹ́ omi ní àdúgbò kan dàgbẹ́ lọ́hùn-ún jẹ́ òun ní ká kẹyìn o nínú ìtẹ̀síwájú wa ó ta ṣẹ̀ṣà jẹ́ bàbá wa àwọn jùlọ tí a mọ̀ sí falaju joseph ní ojúlé-iṣẹ́ atm tìlú paraku ibi tí wọ́n gba ojúlé-iṣẹ́ yìí láti fi kí gbogbo àwọn tí wọ́n ra àwọn ọjà pẹ́pẹ̀pẹ́ ní ojúlé-iṣẹ́ tí àwọn ta mọ̀ sí atm ní depo wọn láwọn kí o iṣẹ́ rere ọ̀pọ̀lọpọ̀ owó fún ẹnìkọ̀ọ̀kan wa àlàáfíà kójọba nínú ìdílé ẹnìkọ̀ọ̀kan wa àwọn sì fàsìkò yìí àwọn fi kí ìyá kamaria ní ọjà depo lọ́hùn-ún gbogbo àwọn alájà alájà gbogbo àwọn tí wọ́n ń tajà ní àwọn kí o àtàjèrè fún gbogbo yín pátápátá àwọn sì ń tọrọ àbọ̀dé rere fún gbogbo àwọn tí wọ́n ti lọ ní maka kí wọ́n dé nínú ayọ̀ àti àlàáfíà àwọn ò sì nígbàgbé ọba àwọn dacha nílùú paraku jẹ́ ìrètò ní àdúgbò bùndarú lọ́hùn kí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí aṣẹ́ pẹ́ lẹ́nu ọba àwọn ayaba kí wọn àwọn gbogbo àwọn àmọ̀ ẹ̀wà abala kí gbogbo àwọn tí wọ́n rọ̀ mọ́ ọba pátápátá àkínyìn pé ẹ kú àsìkò wa jẹ́ bàbá wa àwọn jùlọ tí a mọ̀ sí falaju joseph ní ojúlé iṣẹ́ atm àwọn ni wọ́n tọrọ àwòyé ọlọ́run nínú olónìí wa díẹ̀.

ọdá ǹjẹ́ a ó máa tẹ̀síwájú àdúpẹ́ lọ gbogbo ẹ̀yìn tí ẹ tọrọ àwọn ní ọjọ́ ìtìní ní ọjọ́ mìíràn tó ń bọ̀ olùwàkíwò jẹ́ kí ó bá wà nínú àlàáfíà tí a yọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti ń wí láti ìgbà mi lókan lọ yẹ gbogbo àwọn ọmọ kárọ̀ jire ṣábẹ́ òní bàjẹ́ ọdún ìbílẹ̀ wa jẹ́ tí o ti súnmọ́ o ti bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí láti ọjọ́ mi lókan yẹ gbogbo ẹ̀yìn tí ẹ ń gbọ́ àlẹ́yàsìkò tí ẹ wà ní ilẹ̀ òkèrè àbí tí ẹ wà ní orílẹ̀-èdè benin àbí ní ìlú paraku jẹ́ gbogbo rẹ̀ ó ti lọ gẹ́gẹ́ gẹ́gẹ́ bó ṣe tó àti bó ṣe nílùú chábẹ́ ẹ jẹ́ kí a túyẹ́yá túyẹ̀yà kí a gbé ohun tí ń ṣe àṣà wa lárugẹ òde ìbílẹ̀ ọjẹ́ ti gbogbo pátápátá àwọn ọmọ kárọ̀ jire àfàsìkò yà fi fi kí ẹni tí ń ṣe alága yábí kami bàbá wọn jùlọ àwọn ìyànú ọlọ́run ọba lókè kọjá kí ẹ̀mí kúgùn fún wa àṣẹ ìfilémọ lọ́wọ́ ni yóò jẹ́ kí gbogbo àwọn ìgbìmọ̀ pátápátá o jẹ́ gbogbo ẹ̀yìn tí ẹ ti ń gbọ́ wa kódà ní ọjọ́ ọ̀la tí ń sọjọ́ ẹtì ẹ lè máa lọ torí pé àwọn ètò náà ní ọjọ́ àbámẹ́ta ni ó wáyé gidigidi tí ẹ fojú rí gbogbo àwọn àṣà wa lọ́lọ́kan òjọ̀kan jẹ́ àárọ̀ yìí kí a gbájọ kí a gbé e lárugẹ bí ó ṣe tó àti bí ó ṣe yẹ ìyá fásitì kí a kí gbogbo wọn pátápátá tí wọn wà níbẹ̀ tí wọn ń ṣe ohun yìí ìyá sì wá fásitì kí a kí gbogbo àwọn ẹgbẹ́ ìfẹ́lódùn pátápátá nílùú paraku àkí wọn ẹ̀kú akitiyan ẹ̀kú ìmọ̀ra sílẹ̀ ẹni tí ń ṣe alága jẹ́ bàbá sẹ́yìn mọ́gàjì àkí wọn tó jẹ́ kí a múra ní ọjọ́ ọ̀la àbí àwọn tí wọ́n ti wà níbẹ̀ àá pàdé nínú ayọ̀ àti àlàáfíà kí a lọ gbé àṣà wa lárugẹ ní ìlú chábẹ́ òde ìbílẹ̀ òde gbogbo pátápátá ni a ó tẹ̀síwájú nínú olórin wa.

0: ẹni tí ọ bàbá ìtàn ọba àròbá akínlẹ́kàn sí àti rí pé a ò rí ọjọ́ mú sorókùn gbẹ̀chẹ̀gbọ́ akínlẹ́kàn sí pé jẹ́ kí ọlọ́run nínú àánú rẹ̀ kò máa dáàbò bò wá kẹ́mọ̀ sọ fún ọ tí a ti múra fún àwọn ìrìn àjò tọ́jọ́ tọ́lá ọlọ́run aṣíwájú àsìkẹ́yìnfẹ́ kankan a ò ní rí ìjàmbá ojú ọ̀nà o jẹ́rẹ́ àmọ́ sọ fún mi pé ilẹ̀ náà ti ń súbọ̀ a ó lọ láti lọ fi ara ẹ̀ṣẹ̀ lílẹ̀ ọlọ́run jẹ́ kí àwọn níbi kí wọ́n ti wọ àlàáfẹ́ òjẹ́ tí wọ́n jẹ́ mọ́ sọ fún mi pé ó tún di ọjọ́ ọ̀la fún ìtẹ̀síwájú ètò wa ó dìgbà dé ọ̀gbẹ́ni rẹ̀.
1: ẹ a ó tẹ̀síwájú láti parí àwọn ètò yìí à ń bẹ̀ yín gbogbo ẹyin tí ara tàti kí ni ọjọ́ ètè ní yẹ gbogbo àwọn tá a rántí ọlọ́run ọba lókè kọ́ra ẹni tí ẹnì kọ̀ọ̀kan nínú ọyọ́ àti àlàáfíà bàbá wa ṣàbíjá mi wá kí wọ́n gbogbo àwọn.